mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Tuesday. Today's date is 26/05/2026. Ṣé ẹ gbọ́ déètì yẹn mọ̀mọ́? 26/05/2026. Gbogbo tó kù ní oṣù yìí kò jújọ́ márùn-ún lọ. Mọ́mí àti dádì ẹ dìde ńlẹ̀. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ni gbogbo ẹ̀mí àwọn wòlíì. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi, ẹ mọ̀ bá mi kí, ẹ mọ̀ bá mi gẹ̀ẹ́. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yìí ni o. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká. Sí opposite Wema Bank, the Midire Market, gbági titun ní ìlú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bó ni ṣe jẹ́ ọjọ́ ìṣẹ́gun? Ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ àánú? Àtàná la mọ̀ tí kò sí. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ìwọ ni mò ń bá wì, wàrà àánú gbà. Mo fi gbogbo ẹnu sọ báyìí pé ìpinnu àti ète Ọlọ́run fún ayé rẹ yóò padà wá sí ìmúṣẹ ni. In Jesus name. Oh, ẹ dìde ńlẹ̀ mọ́mì, ẹ dìde ńlẹ̀ dádì. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ tẹ̀yẹtẹ̀yẹ. Ẹ já lọ dúpẹ́ tọ́lá tọ́lá. Gbogbo ìgbà tí ọdún bá káyàn mọ́, ẹ jọ mọ dúpẹ́. Gbogbo ẹ̀yin múmìnì, gbogbo ẹ̀yin múmìnà, ẹ̀yin náà dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ìwòye èsì ńlá jọ ń jò. A dúpẹ́ lọ́wọ́ Olúwa pé lè ò gbé wa mi. Ṣé ń sọ nǹkan fún yín? Ẹ ń bára ọdún. Gbogbo ọdún tó bá dé, àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Ọlọ́run gbọ́ àánú ni. Tó o bá ṣe léyà lọ́dún tó kọjá, tó o tún rọ́dún léyà àtọ́dún yìí. Ọlọ́run gbọ́ àánú ni. A ṣàǹfọdún kadún ni. Àwọn nǹkan lájọ lo ọdún léyà tó lọ, ṣùgbọ́n wọn ò sí mbẹ̀ mọ́. Àìsùn léyà lónìí. Gbogbo bí ẹ bá wà, ẹ dìde ńlẹ̀ mọ́ bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́. Mọ̀mọ́ dìde. Gbé bọ́dì ẹ̀, òkú tó ti kú ò lè gbé bọ́dì sókè. Ẹ mọ̀ bọ̀ ẹ rápálá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò àánú fún ọdún. Ẹ nílò àánú fún ọ̀sẹ̀ yìí. Tó ọ̀ bá ní dẹ́já rẹ o. Ẹ mọ̀ bọ̀ wá dọ̀bálẹ̀. Dádì, ẹ kúnlẹ̀ mọ́mì. Ẹnjiníà, ẹ pe bàbá yẹn kọ́ mọ kọlálà. Àwa ò lè fogún ẹ fẹ́ lòmíì. Ipa àwọn ògbé ìsìn ẹyọ kan láṣe ní ọ̀la báyìí torí ọdún tó wà ń ta. Aago mẹ́wàá lásìpàdé lágbára ẹni tó láyé àtọ̀run. Bàbá, ẹ gbóhùn sókè.